0: iṣẹ́ sí bí agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is not an easy thing.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà.

lọ sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yin ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ ti ẹ̀yin ti ẹ̀yìn. Ẹ máa dúpẹ́ fún un kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀. Nítorí tí Olúwa pọ̀ ní oore, àánú rẹ̀ kò ní bẹ̀kún àti òtítọ́ rẹ̀ láti ìran dé ìran. Àmì kí Olúwa kí ó kù sí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀.

ó lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́yìn ikú olúwa. Ààrẹ alábòjútó gbogbogbò, ajínrere gbogbogbò, akọ̀wé gbogbogbò, adarí ètò ìsúná, alákòóso àwa obìnrin rere, gbogbo àwọn alága ẹkùn kọ̀ọ̀kan tí ó wà níkàlẹ̀, gbogbo ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tí ó ga jùlọ, ẹ̀yin ìyá ìsàlẹ̀ wa wọ́n àti ẹ̀yin bàbá ìsàlẹ̀ wa wọ́n, gbogbo ẹ̀yin aya ìránṣẹ́ Ọlọ́run, gbogbo

0: for the privilege to gather again in his presence, for this sacred time of fellowship as literally new one.
1: A sì fi yin fún orúkọ rẹ̀ àmọ́ rírì rẹ̀ torí pé fún wa ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti tún parapọ̀ ní iwájú rẹ̀ láti kóra jọ pọ̀ láti tún gba ìtún ọ̀tún ẹ̀mí. Mo sì tún fẹ́ dúpẹ́ lọ́pọ̀ wọn ìgbìmọ̀ tó ṣe ètò. Mo mọ̀ wípé àwọn adarí ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà bí báyìí kọjá ọ̀sẹ̀ kan. Mo sì ti ń gbàdúrà fún àṣeyọrí ètò. Ọlọ́run sì ti bu ọlá fún àdúrà wọn nípa pé ó mú kí àwọn èèyàn kó wá ní àlàáfíà.

0: full and perfect will of God.
1: Kí ẹ̀yin kí o lè rí Ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé.
0: Come to 2 Corinthians chapter 6.
1: Ẹ̀jẹ̀ kí a wo inú mi sẹ́, Corinthi kejì orí.
0: 2 Corinthians chapter 6.
1: Corinthi kejì orí kẹta.
0: I want to read from verse 14.
1: Pẹ́kà láti ẹsẹ̀
0: ìfẹ́. He said, "Be ye not unequally yoked together with unbelievers."
1: Ni ẹ má ṣe fi dá dọ́gbadàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́.
0: Be ye not unequally yoked together with unbelievers.
1: Ẹ má ṣe fi àìdọ́gbadàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́.
0: Kí ni tó mọ ẹ̀yàn?
1: What is the meaning?
0: Àwọn tó dáko tó máa fi màá dáko.
1: Those that are cultivating the land with cow.
0: Wọ́n máa mú bàálù méjì.
1: They will bring two cows.
0: Tó bá dé

0: pọ̀ pẹ̀lú
1: òṣèlọ́bìọ̀ ìbọ́lí yóò bí yọ́n bí níbà.
0: Kí ni túmọ̀ ẹ̀?
1: Wọ́n ti di ní ìrìn.
0: Ẹgbẹ́ àwùjọ dada.
1: Let's consider it
0: for. In verse 14.
1: Ní ẹsẹ̀ kẹrìnlá.
0: He said, for what fellowship hath righteousness with unrighteousness? And what communion hath light with darkness?
1: Ní nítorí ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo? Ìdàpọ̀ kí ni ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn?
0: Ṣèbí ní wíwé àwọn àgbà orí karùn-ún ẹsẹ̀ kẹrin, ó tẹ̀ sọ́bẹ̀ nígbẹ́ àgùntàn tó bá bá a járìn.
1: Àgbẹ̀bẹ̀.

0: Ogunwa.
1: When you place light where there is darkness, the darkness move backward.
0: Wọ́n lè papọ̀.
1: They cannot be together.
0: Báwo ni ìwọ tó ń fojú rìn ṣe lè bá ẹni tó ń fẹ̀ yín rìn papọ̀?
1: How can you that is walking through your eyes go together with one back? Going backward.
0: Mi ò tí ì mọ̀ bó ṣe lè ṣe é ṣe.
1: I don't know how it is possible.
0: Mo sọ pé nítorí pé èmi àti lágbádá àìjọ kàwé ni childhood friend mi ni àìjọ dàgbà papọ̀ ni. Eléyìí kó má friend, ìwọ ò sì kó má friend. Eléyìí lọ sùn nílé àlè, ìwọ sì lọ sí ìṣọ́ òun. Báwo ni ìrìn ẹ̀yìn méjèèjì ṣe máa papọ̀?

0: jáde lọ sórí àti ayélujára ó gbọ́dọ̀ jẹ́ mímọ́.
1: Financially must be a woman of integrity.
0: Nípa ti ètò ìṣúná ó gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tó jẹ́ ọmọlúwàbí.
1: Bíbẹ́ ni sọ pé bíbẹ́ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Ìbàdàn. Wọ́n ni wọ́n jẹ́ olùtọ́kùn sótó náà, wọ́n ti ẹ̀wù lẹ̀bí wọ́n pé èlò lẹ́nu hospital, èlò ni blọọkù tẹ́ra nítorí wọ́n fi òtítọ́ ṣiṣẹ́.

Wulia Isaiah do wa ni gbogbo wa tan. O ni wa tan patapata. O ni awon won yi enu won won fi bu ola po mi sugbon mi o gba sugbon bi le okan won jina si mi nitori pe enu ni won fi yonda okan won ko se gina won yonda moroti emi baba ba na gba ni opopopo nu sai an gba ro nipa odise olorun kan nigbati wahala wa nule re nigbati a wa pe won ti a ba won soro lati yanju isoro ni aya alufa yen so fun pe o kilo le ko faja to bi je pe nigbati e ah ki o nse fun o bi dadi e se bu oye o o lo shogun o lo se kini bayi o mu oogun sise o ma ise kini bayi o ma ma se o yada gbogbo wa isa e da mi lo nje lo ko be lo se ri pelu opodopo wa loni ni afarawe iwa bi olorun ani sugbon awon kan kan si wa ti a fi tutale bayi dan so fun olorun wi pe oluwa àwọn nǹkan wọ̀nyí sì ṣe iyebíye sí mi ó fọwọ́ kan ọkàn mi ó ń gbogbo mìíràn ni mo lè fi lélẹ̀ ṣùgbọ́n olúwa má fọwọ́ kan àwọn nǹkan báyìí irú ẹni bẹ́ẹ̀ kò tí ì gbègbè ayé yíyọ̀dà gbogbo fúnta ní báyìí fún ọlọ́run. Only for women who desire to be best to God. This scripture is both a privilege and a divine responsibility. Mú obìnrin tó ní ipò gbẹ nínú ọkàn rẹ̀ láti jẹ́ owó èlò sí ọlá fún ọlọ́run. Àwọn ẹsẹ̀ ọlọ́run méjèèjì tí a kàwé yìí, ó wà ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti gbé ìgbé ayé ìfaraẹnìjì fún tàbí fún ọlọ́run. Àgbèrè tí a ń gbé ìfaraẹnìjì fún tàbí fún ọlọ́run. Àgbèrè tí a ń gbéyàwó

àbò tó dájú àti ilé ìdáǹdì àpẹẹrẹ kan yẹ nínú bíbélì tí ó jẹ́ ohun èlò síta ní báyìí. Sí ọlá. Then number three, what is the name of the church person? Say it loud and clear. Say it loud and clear. Who is Mary? Damilo. Tani Maria. Tani Maria bẹ́ẹ̀. Tani Maria níbí. Ìyá Tani pé ìyá Jésù. Maria a rí gẹ́gẹ́ bí ohun èlò. Sí ọlá ní ọwọ́ kíni báyìí ní ọwọ́ Ọlọ́run. Maria náà dáhùn sí ìpè yìí. Ẹ fi ara yín dì fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ bọ ààyè mọ́ tí ó ṣe ìjẹ́wọ́gbà tí ó sì pè. Ó fi ara rẹ̀ rúbọ́ bí ohun èlò sí kíni báyìí sí ọlá. Ní ti wípé ó ya ara rẹ̀

0: Ara ilẹ̀ yìí láti fẹ́ǹsì ẹ̀ ní ọjọ́ kan. Mo sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ. Gbogbo ogun tó bá ẹ wọ bí. Ogun afiniṣẹ̀ ṣe afiniṣẹ̀ lẹ́yà. Ogun tó ń yẹ̀yẹ́ rẹ láwùjọ. Gbọ́ mi aṣọ ogun yẹn lára rẹ. Ìnàkà!
1: Àmì!
0: Kere, my Lord

0: Kí ẹ̀mí wa fún ọwọ́ ní ìkórè.
1: Ẹ̀sìn ẹ̀fún ọwọ́ ọmọ mi wọ ní ìkórè. Tí àwọn akẹ́fẹ́ rí kọjá. Ó ní wọ́n fún ọrọ̀ mi wọ ní ìkórè ọrọ̀. Tí ẹ̀dá wọ́n lọ fún èdè Nàìjíríà sọ kọjá. Ó ní wọ́n fún ọrọ̀ mi wọ ní ìkórè. Fún àwọn ìkórè. Ọ̀rọ̀ tí àwọn akẹ́fẹ́ rí kọjá. Ó ní wọ́n fún ọrọ̀ ọmọ mi wọ ní ìkórè tí Nàìjíríà kọjá tí àwọn. Àwọn tí àwọn Nàìjíríà kọjọ àwọn kẹfẹ́ ní fún ọkọjọ.
2: Ìkórè ọrọ̀ àwọn kẹfìrí, ìkórè ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn èso wa gbogbo, ọ̀yà àwọn ayé ọ̀rọ̀. Ó ti rí
1: bẹ́ẹ̀.
2: Àṣẹ́gun. Mo ló ti rí
1: bẹ́ẹ̀.
2: Ẹgbẹ́ sókè àṣẹ́gun.
3: Ṣẹ̀rí
2: ohun tí a fẹ́ ṣe. Ní pẹ́ lórí ẹ̀ rárá.
3: I don't want to waste time on this.
2: Mo fẹ́ sọ̀rọ̀ yìí, mo fẹ́ kó lè ṣàmì.
3: I want to say this and I want you to say it.
2: Ọmọ kan ní kò fi ṣàmì yẹn.
3: Say it louder.
2: Ọmọ rẹ ò ní wá bá wọn ṣẹ́gun ajé.
1: Àmì lórúkọ Jésù.
2: Ọmọ tó ń bí àti irú ọmọ ọmọ tèmi àti tiẹ̀.
1: Lórúkọ Jésù.
2: Jésù ò ní jẹ́ wọ́n wáyé wá ṣẹ́nu. I love to be first person.
3: Mo máa ń fẹ́ láti jẹ́ ẹni àkọ́kọ́.
2: In the whole story.
3: Nínú gbogbo ìtàn.
2: Kí n jẹ́ ẹni àkọ́kọ́.
3: I like to be first.
2: Láti ṣe kankan.
3: To do something tangible.
2: Sori mo ti ní kó pe ọmọ rẹ lánàá.
3: I told you to call your child.
2: Mo sì ti mọ̀ bó ti pè.
3: And I know you've called him.
2: Nígbà tó bá kan ibi tí ọmọ rẹ sọ wípé kó jáde nítorí ẹ.
3: And when it is time that your child said you should come out.
2: Má ṣàfira.
3: Don't waste time.
2: Tó bá rí àwọn ogun ọ̀run tó wà níbí.
3: You can see the host of heaven
2: here. Ẹ̀rù gan ba ìwọ.
3: You will be afraid.
2: Tí wọ́n bá ṣí ẹ lójú.
3: If your eyes are open.
2: Láti rí nǹkan tó wà.
3: To see what is here.
2: Ẹ̀rù Ọlọ́run àbá.
3: You will be afraid of God.
2: Gbogbo àwọn tí ọmọ wọn sọ wípé.
3: All those that their children have said.
2: Ẹ fi ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ẹ fi ránṣẹ́.
3: Deliver. 100,000.
2: Sínú ìpàdé tí wọ́n jẹ́jẹ́.
3: That they are vowed.
2: Níbi tí ẹ bá wà.
3: Where you are.
2: Ẹ dìde.
3: You will rise.
2: Ẹ bù aṣíwájú bí. Èmi lẹni àkọ́kọ́ o.
3: I'm the first person.
2: Èmi ò mọ̀ bóyá ìwọ lẹni kejì.
3: I don't know maybe you are the second.
2: Ẹ má waste àsìkò wa.
3: You know wait.
2: Márìndínláàga.
3: You know,
2: mo ti sọ fún ẹ wípé látòrí 100 wá ìsàlẹ̀.
3: I have told you that from 100,000.
2: Láti ni a ti fẹ́ ṣiṣẹ́ yẹn.
3: And we are about to do it.
2: Iṣẹ́ yẹn fún Ọlọ́run ni.
3: And the work is on to
2: God. Tí a bá débi ní next year.
3: When you get here next year.
2: Ọwọ́ ọmọ rẹ tó wà ńbẹ̀ yẹn tó wà lára iṣẹ́
3: yìí.
2: Ní agbára Ọlọ́run kó tó di next year yẹn, wọ́n á kéde ọmọ rẹ níbi gíga.
1: Àmì.
2: Mo ti sọ fún ẹ wípé 100,000.
3: I have told you it's 100,000.
2: Níbi tó bá wà lọ́wọ́ sókè.
3: Where you are, raise your hand.
2: Tí ọmọ rẹ bá ti ránṣẹ́.
3: If your child has sent
2: you. Pé 100,000 ló ń dúró fún.
3: He's going to pay 100,000.
2: Good of you. Èmi náà mo jẹ́ ẹnì kejì. mo jẹ ni akọkọ to jẹ so to ba ni ẹni ti ọmọ rẹ to sọ wipe o tun le won ti ri eyan meji o di meta that's good ti a ba ri elomi to ti omo re ranse
3: pe fun person that
2: o le ga simo lohun to ba mo wipe pa won ka ijo mo wipe ori won na ni
3: they are capable
2: o gbogbo iwu atu ati agba yi
3: all the prayer
2: tori tani
3: is it not upon the children
2: tatu ni eni kerin
3: who is the fourth person
2: ati ri eyan meta
3: we've seen three people
2: ati ri eyan meta
3: we've seen three persons
2: ati ri eyan meta
3: now there are three
2: o awon oboya a ri pe merin o ye ka le ri merin le eh se a ri eni kerin
3: find the fourth one.
2: Oda eni ti o ba fe na wo ko kan ko iwe jade ni bi to wa
3: ko fi
2: mo se si mi ni bi ti mo wa
3: write it in a paper and send it to us
2: to ba so wi pe secret ni wo fe se ti e ko we
3: ko fi mo se if you want to do it secretly you can
2: ijo mo wi pe olorun a si je bi ara
3: you know that God will manifest
2: a wa awon iso yen ri
3: and we look for them
2: wọn di akọni wọn dènyàn ńlá
3: òkìkí
2: wọn máa kàn mo fẹ́ kí ẹnìkan kun kó jẹ́ mẹ́rin ìyẹn ni mo ń dúró dè mo fẹ́ kú olórí ibẹ̀ yẹn ẹnìkan ẹnìkan orí ọ̀fẹ́ yẹn ó sílẹ̀ fún ọmọ ẹnìkan God bless you sir a ti rí mẹ́rin. Let us go where it is. O di maru, God bless. Ti wọn ba seku ninu agbo.
3: If you are still in the dark,
2: e je ki won jade wa.
3: Let them come out.
2: Kan ko we ki won
3: wo. Write it and bring it.
2: Ti ọmọ rẹ ba so wipe ko duro fun 50,000.
3: Your
2: choice
3: stand for
2: 50,000. No
3: one shocking. Raise where you are.
2: Lord, Baron, Lord, group one.
3: Kini.
2: 150. No one.
3: I don't tell
2: you. No one. Multitude.
3: Don't be a
2: shame. Lord, Baron, Lord, Omore, Oshifi, huh?
4: Amen.
2: But among more, come on, Oshifi, huh?
3: There are some children that cannot be
2: posted off. Lord, Baron, Lord, no more. Let us save 50. No one's okay. No one yet. No one yet.
3: Raise your hand.
2: Oju ko ju to ba wo mo fun ibi oju ya fo.
0: Amen.
2: Eni keni to ba li omo fun ibi eni ya parun.
0: Amen.
2: 50.
3: I don't think.
2: Àwọn ọmọ ni wọ́n lè fi 50,000 ṣe rúbọ àbí ọmọ tó lè fi 50,000 ṣe rúbọ. Kìí ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbàdúrà lórí àdúrà ti wà lórí
3: wọn.
2: 50,000 kọ̀wé wá tọ́mọ rẹ bá wà lára rẹ. Tí ọmọ rẹ bá wà lára rẹ
3: kò ṣe
2: fi ránṣẹ́ sí mi bí orí ọ̀fẹ́ mi.
3: Grace.
2: Oda ti omo re ba wo pe to ba wo bi pe omo re o fi 20-30,000 ranse na wo so ke.
3: Try send 20-30,000.
2: O ye ka ro to ko lo ke.
3: 20-30,000.
2: E no wo ye.
3: Raise your
2: hand. Seri bo pe le ta nse na wo re so ke.
3: Raise it.
2: 20-30.
3: 20-30.
2: Na wo so ke.
3: Raise
2: your hand. Na wo ye so ke.
3: Raise it.
2: Ẹ̀dùn ṣẹ̀rí ọmọ yẹn lẹ̀ ń ṣojú bí. Ẹ ní jẹ̀bi lórí wọn. 20-30 ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Àti àwọn àti àjẹjẹ
3: sí. And remaining ones. Ẹ máa bọ̀.
2: 20-30 nínú pé ẹ máa bọ̀.
3: Ẹ kúnlẹ̀
2: ẹ béèrè kankan tí ẹ fẹ́ lórí àwọn. Ẹ máa béèrè. Kéé kúkú ṣe wípé àwọn ọmọ yẹn ò lè ṣe tó mọ̀ wípé mo ti gbé wọn pa. pamọ́ nìyẹn. Wọn ò já sẹ́rẹ̀ ibi mí náà lọ sẹ́rẹ̀ sí. Ọlọ́run ìjọ apostolic Christian. Olóṣè yẹn fún lọ́wọ́lọ́wọ́ dandan ní kò jèrè wọn. Máa já tẹ̀bọ̀.
3: 20,000
2: Kò sí kankan tí ó ṣe àwọn ọmọ fún un. Ẹni tó bá láwọn ọmọ yẹn ò ní já sẹ́rẹ̀ àgbà ikú wọn
3: fún.
2: Mo rò wípé mo ti ṣàmìyàn yẹn kó ti wà ń ta o. Mú agídí kúrò nínú ọkàn ẹ máa pọ̀ nítorí inú. Ọ̀rọ̀ ọmọ mi ò tí ì ṣiṣẹ́ kọ́, o lè ṣe lórúkọ wọn 20,000
3: You can do it on their behalf.
2: Ó lò gan lórí kírẹ́dìtì lásán lẹ́ẹ̀mí oṣù. Wà á jó 30,000 Ẹ̀yin màmá yìí, mo sọ̀rọ̀ àṣẹ ní orúkọ Olúwa. Àwọn ọmọ yín ibi kíkà tí ẹ bẹ́ẹ̀rẹ̀ fún wọn. Àwọn ọmọ yẹn kí wọ́n kọjá síbẹ̀. Ẹ̀yin méje tí ẹ kù yẹn ẹ sì gbọ̀gbọ̀ fún àwọn ọmọ tí ẹ bí yẹn. Ẹ̀yin méje tí ẹ kù tẹ́ ń gbo kámẹ́ ṣé kí n ṣe àbí má ṣe. Kò bá fìgbà bọ́ dìde kó wá darapọ̀ mọ́ ọmọ báyìí. Orí ọ̀fẹ́ tó níyẹn ẹnìkan ti jáde ní méje yẹn. Okùn mẹ́fà báyìí náà nìyí. Ẹnìkan tún ti jáde.
3: Okùn
2: ẹlòmíì ti jáde. Okùn márùn-ún báyìí o. Mọ́mọ́ fi nǹkan yẹn ṣàwádà. Ọmọ yẹn ga bí ẹlẹ́rìí mi pé pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n sọ yẹn màmá kí ló dé tẹ̀ jáde.
3: That child will ask you upon all they say, why didn't you come out?
2: Ẹnìkan ti jáde okùn mẹ́rin o.
3: It remained four.
2: Bọ́ èdè yẹn okùn gẹ́gẹ́rẹ́ kó bọ́ sí. Kò ní jẹ́ ìpè ọmọ wọn. Àwọn eré kan wá lókùn gẹ́gẹ́rẹ́ báyìí. Àwọn mẹ́rin yẹn rà. Ẹ bá tètè jáde. Lẹ́bùn táwọn ọmọ yín wà ní àwọn tó kún lẹ́yìn wa. Ẹ bá sáré jáde. Ìṣẹ́jú tó kù yẹn ẹ sáré ẹ máa bọ̀. Ó kú èèyàn mẹ́ta. Ó kú èèyàn méjì. Àwọn méjì tó kù yẹn ẹ sì gbéra yín lẹ̀kẹ́ máa sáré jáde bọ̀. Ṣé àwàdà lẹ fi ọ̀rọ̀ yìí ṣe? Wákàtí yẹn ń lọ. Ó ga. Ṣé ẹ̀yin méjì tí ẹ kù yẹn? Ẹ̀yin méjì. Orí ọ̀fẹ́ yẹn sílẹ̀ fún yín. Ó lọ nìyẹn. Ẹ tètè máa bọ̀. Kẹ wá darapọ̀ mọ́ àwọn olórí rẹ̀. Ẹ̀bùn tó tọ́ sí àwọn ọmọ yìí. Lórúkọ Jésù àfihàn wọn lọ́wọ́. Ìbùkún tó tọ́ sí wọn. Lórúkọ Jésù àfihàn.

0: Ọlọ́run màmá yẹn.
1: God of our mother.
0: Kò sùn.
1: He's not sleeping. Ó
0: ń bẹ lẹ́nu iṣẹ́.
1: He's still at work.
0: Ó ṣe tẹ́ra ṣe
1: tó. You be perfect in proof.
0: A gbóhùn sókè.
1: You need to leave all of us.
0: Ẹni wọ́n rúkọ Jésù
1: náà sọ́kọ́ nínú. You have to shout in the name of Jesus.
0: Ẹ̀mí mímọ́. Ikọ̀ rẹ àti ìríjú rẹ.
1: Your servant and your
0: God. Ọlọ́run bá wa dì í mú dókè.
1: God hold him unto the hand.
0: Ẹsẹ̀ wọn má jẹ́. Ètò fún wọn, olúwa fi gbé ọmọ rẹ̀ débi gíga tó sùn. Ààrẹ má jò ó mú wọn. Ìrẹ̀wẹ̀sì má jò ó bò wọn. Sátani àdàmọ́ rẹ̀ má jò ó rọ́ wọn. Mo gbé pẹ́jẹ́ wọ́n ti inú rẹ̀ tí a kò rí. Ẹ ṣòfò rà lórí inú. Ọlọ́run kò gbé yín ró.
1: Wọ́n ti
0: lè lẹ́yìn.
1: Wọ́n ti yín mú.
0: Wọ́n kò rí ọ̀tọ́ rẹ̀ bá yín ṣe. Àwọn sì máa gbé ga ní orúkọ Jésù Kristì.
2: Amen. Ẹjẹ́ kọ́sáré ti eléyìí kún.
1: Let's add this.
2: Ẹ sọ fún ẹ̀mí mímọ́.
1: Tell Holy Spirit, their time and its hour.
2: Torí ìgbà ni à ń lò.
1: God's time he were using this word.
2: Ẹ sọ fún ẹ̀mí mímọ́.
1: Tell Holy Spirit.
2: Jẹ́ kó jẹ́ ìgbà ìrọ̀rùn fún ayé wọn.
1: Convenient for his plan.
2: Kò jẹ́ ìgbà ìrọ̀rùn fún ilé wọn.
1: Let it let there be comfort for his family. Kò jẹ́
2: ìgbà ìrọ̀rùn fún ìjọ Christ apostolic church.
1: Let there be comfort for Christ apostolic church. Kò jẹ́ ìgbà ìrọ̀rùn
2: fún gbogbo ní
1: àbúrá. Father in the mighty name of Jesus, all the time there is choosing all of
2: us. A fi ìgbà tí àkókò yìí lè lo wọn lọ.
1: And the church in the mighty
2: name. Ẹ̀mí ni máa ṣe ní rọrùn.
1: Father Lord, let everything concerning him be comfort.
2: Ayérayé ṣe ní rọrùn.
1: In the name of Jesus.
2: Olúwa olúwa ṣe ní rọrùn ní Jésù Kristì olúwa wá. Gbogbo eré tí a sún níjẹ ta lórúkọ Jésù orí agbómọ yín. Èyí tí a sún lánàá lórúkọ Jésù orí agbómọ yín. Tí tòní nìyín ẹ̀mí mímọ́ orí ajá.
1: Ó
2: mọ̀ ní lórí àánú ńlá kan.
1: Sọlọ́mọ́
2: jagun ẹni ọkàn.
1: Sọlọ́mọ́ did not fight his
2: people. Mo sọ wípé ìgbà yín ó yá kó já sí rọrùn.
1: Amen.
2: Àánú àti ojú rẹ rí olúwa ó yá kó yíyín ká.
1: Amen.
2: Nǹkan ní forúkọ olúwa. Ní orúkọ Jésù Kristì olúwa wá.
1: Àmì
0: lórúkọ Jésù. Hallelujah.
1: Hallelujah.
0: Ẹ kú iṣẹ́ sà.
1: Well done, sir.
0: Yóò dára kí òní tì yí.
1: Ó
0: wá jẹ pẹ́.
1: And you will lead us.
0: Bàbá obìnrin rere.
1: A father.
0: Ọkọ obìnrin rere. Ọmọ obìnrin. Hallelujah. Gbogbo ní ti àṣálẹ̀ yìí.
1: Everything concerning
0: tonight. Ó ti lọ sí ẹ̀bá ìparí.
1: It's going to an end.
0: Dédé agogo mẹ́ta. Fàlàwà báyìí.
1: 6 o'clock.
0: A lọ. A jẹ ìbomi sára náà.
1: So that you regain your strength.
0: Wọ́n máa múra fún iṣẹ́ òru.
1: You now prepare for Fiji.
0: Iṣẹ́ òru alágbára.
1: Fiji.
0: Ètò ẹ̀sìn àbàbà wa.
1: Won the God of
0: play. Báwo tó lò.
1: The Lord will use.
0: Tí ó tún gba ọ̀nà ara.
1: And the Lord will take another direction. Ìwọ
0: ti wà láti pàṣẹ wọn.
1: To show up to them.
0: Ẹ̀wọ̀n ti wà láàrin. Lára wọn tó wà.
1: They are near to us.
0: Wọ́n ti wà láàrin.
1: I'm showing.
0: Hallelujah.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́ lọ́bọ̀ Jésù kí gbogbo ẹni tó dìde tó jókòó kó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀ kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọlọ́run ti lò ìyanu ńlá ni mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí o ò ní rin àárín nà àwọn èdè kan bẹ́ẹ̀ tí jésù olúwa lò tá a fẹ́ fi gbàdúrà kò ṣe tá a fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà bá agbára bá dé ìkólọ yóò padà bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì nínú ìwé jòhánù ní orí kejìdínlógún ẹni tí ó ka yẹn a máa bá mi kà pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrin lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ nítorí náà bí jésù olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báwọn ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé jésù ti násárẹ́tì ni ó wí fún wa pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn ọdẹ méjì o èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ yes wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ yes ó tún bi wọ́n léèrè lẹ́ẹ̀kẹta tẹ ta lẹ̀ ń wá èmi nìyí bẹ́ẹ̀mi lẹ bá ń wá.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Bẹ́ẹ̀rì agbára Ọlọ́run ká tó lọ ìdí ni pé ẹni tá a fojú jọ ẹni tẹ́mi ṣèmẹ́lé ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣèmẹ́lé ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí ṣèmẹ́lé ẹni tí ẹ̀yìn gbogbo tẹ́ ẹ dúró ṣèmẹ́lé òun náà ni Jésù Olúwa ohun tá a dẹ̀ fi ṣèmẹ́lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ́wọ́ à ẹ̀rẹ̀ ojọ́ tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kànjàngbọ̀n rí láyé ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì péèrè sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni apẹ́jọ sí kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ ka yé wọn ẹ já mọ nǹkan tí ẹ ń ṣe bẹ́ẹ̀ orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì ó lọ lọ́hùn láì dẹ̀ pẹ́ rárá sà mọ̀ láì pẹ́ rárá ibi yìí máa di ọjà àgbáyé ètò ọlọ́run nìyẹn kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé anna nínú ayé sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tàn pátápátá láyé rẹ̀ ẹ̀gàn máa tán àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run a ní ìdí agbára ọlọ́run ọwọ́ a sọ fún wọn pé tó bá ṣe pé mi lè ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo mọ̀ pé mi lè ń wá gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti paṣẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà ntoba mo ti o ba da eni kan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na fi se ki egbegbe odo re eyin mama ati baba awon ti wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wipe eni ti won wa lo mura kankan kan ye o de si pataki kani ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa gbagbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes ohun ti o sele niyen ni itesiwaju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je ni kankan ofo kan si oba awon oba jidide nle aditu olodumare ise awon aposteli lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe ato papo su eh bi a tin wo a gbe soke awo sama gba Jesu kuro loju awon oniyeye to nwo eh bi a ti teju mo oju orun yes bo ti re oke ki esi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te wo ke eh Jesu na yi eh eh eh hallelujah hallelujah gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe ota to nso yo gan
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: So I need the agbara Jesu ni gba opin yi nitori pe nkan ti o to nkan lawo eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 eh everyone's okay es soro gidi aha aha beni aha la torun o yi okuta ko na lenu ona o joko le aha won wa riri oto eru ti nbe lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila oni looto looto ni mo wi fun yin eni kenin to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi nlo sodo ta ni o sodo baba so gbogbo awon ta wa nbi ni a ki ise eniyan lasan e je an gbadura bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma jeri si agbara ta ni o agbara olohun agbara la fe beere fun gbogbo awon ta kora awon jo bi Judas bi nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma fara mo ibi to gbe ma gbadura o je won o mo bi be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri ko mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun ko ni jima afa beere fun agbara olohun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agba laye ati lorun nibo lo wa owo Jesu nikan lo wa do de se ni kankan ta se mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbi pon dani won yo mi wo bayi won yo mi wo bayi won yo mi wo bayi ori trista ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen bayen ninu ifidi fo ni bayen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa nso fun mi pe ah iwo ko na yin ban Jesu oluwa na yin ni ban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si ni yen iru eyun le lo mi pariwo ye o si tan nitori pe ipon ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipon to ba won ni ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo oke tele won ti ja wale ipon pe si ti ba won awon miran ipon okun ba won won ri bi ita ti jo mo alaafi awon o to nkan mo awon kan ipon iye meji ba won gan ba de bi adua kaka ti an po kan po ki an ma se daada emi yo ma so fun won pe ipo lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta e ba adua to ngan ti ego na je le lo ki lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu oluwa ko fa yo ku lara wa gba ti mo ba fe pe adua lenu agogo die ye ninu menu se yen akoni ye ti koni daada be ti na ye o ti to gbogbo to ni o tori awon eniyan ti an fe ba yin ti an le yin bo leyin eyin leyin ori won ba jin gokiki aye fele tan gokiki gogo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olorun to level kan to n sise tan we eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Lagogo ta de yi ninu ijo apostolic ti Christi Oluwa ti gba ogo mo loluwa gogo so fe to wa legbe re pe Oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won ke se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe biri fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke biri bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo to da laye re pata lolorun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah eba nki dada
2: hallelujah

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òtọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ bù lọ́rùn rẹ lójú àlá tí wọ́n ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kúrò nínú ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wọn ni bá agbára ọlọ́run bá wà ẹ tó kó oúnjẹ lọ́wọ́ àti oúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ọfẹ dáwọlé nǹkan rí àyà rẹ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ dáwọlé tí ò ní tẹsíbo tí ò ní tẹsíwájú odidi ọdún mẹrin lórí ìjọkan ṣoṣo èèyàn mẹrin ọdún mẹrin lórí ìjọkan èèyàn mẹrin nínú mẹrin rí bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan lọ rí tọ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó yóò gbé báàgì yóò mọ̀ bá tiẹ̀ lọ bá agbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tù lẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọ́n ó ṣe kí ni wọ́n ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọ́n ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ yẹn ló tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Oh, which is
2: Esoro.